0: nke bụ onye bụ Bello Muhammad Matawalli, o kwugo okwu sị, "Narị Chukwu kelele ụwa na enigwe bụ onye ga-azọpụta Naịjirịa n'aka ndị ntụ na n'aka ndị mmebisi obodo." Nke ọzọ bụ ọya nke a na-akpọ Lassa Fever, igbugo mmadụ 105 na obodo nke a na-akpọ Edo Steeti. Nke ọzọ bụkwa onyeisi ọchịchị obodo a anaghị bụ onye akpọ Bola Ahmed Tinubu, ikwugo okwu sị na o duzigo onye ọbụla gbasa ọkụ na obodo nke bụ Kogi Steeti. Onye na-ekwu okwu a bụ onye na-ekwutechi ọnụ onye ọchịchị anaghị bụ Mr. Mark Ọmọ. O kwuru okwu n'ụbọchị nke Satọdee sị na onye ọbụla gbasa ọkụ na obodo nke bụ Kogi Steeti, mana ụlọ ọgwụ, mana ụlọ akwụkwọ nke bụ mahadum, mana ebe a na-ele ahịa, mana ime obodo, si na o dozighi onye ọbụla bụ ọkụ na obodo nke bụ Kogi Steeti. Udo dịrị ndị Igbo. Afọ mbụ anya mmiri Good News Ugochukwu. Nne Chesona, ana m ekwu si na obodo ọbụla ndị Igbo na-adịrọ na ya, mara mara si na ahịa dị azụ n'obodo ahụ, ndị Igbo nụbụ agaba. Udo dịrị nụ. Onye adịrị nụ mma n'ụtụtụ, dịrị nụ mma n'ehihie, dịrịkwanụ nụ mma n'abalị. Ya gazie nke ọfụma. Nne Chesona, na anya anụ a bụ fu redio steshọn anyị nke a na-akpọ Isamba Nukulas. Ya gazie nụ. Udo dị. Udo dere nù.
1: Gbọdede wò yìí o, ẹ sì kún un gbogbo bí ojú ọjọ́ ṣe rí níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni ilé-iṣẹ́ Isamba Nukulas Radio, èyí tó kalẹ̀ sí ìlú Nromi. Ìròyìn ló dé sí tí ìgbọ́ yín látẹnu ọ̀gbẹ́ni Bọ́lágadé Olàbí. Ṣáájú, ẹ jẹ́ ká gbọ́ àkókò ìròyìn náà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sí aṣọ lójú ibùdó tí wọn yóò ti máa pèsè iná. Àrùn Lassa ti gba ẹ̀mí ènìyàn 15 ní ìpínlẹ̀ Edo. Ọlọ́run nìkan òun ni ó lè jẹ́ kí ìṣòro ètò ààbò tó wà lórílẹ̀-èdè Nàìjíríà kó dópin. Matawalli ló sọ bẹ́ẹ̀. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà sí aṣọ lójú ibùdó èyí tí yóò máa mú iná wá, èyí tí agbára rẹ̀ tó 20 megawatt ní ìlú Kogi. Ààrẹ sí ibùdó yìí nígbà tí ó sì gbé oríyìn fún àjọ tí ó jẹ́ kí ọ̀rọ̀ náà ṣeéṣe, ìyẹn àjọ RIA, Rural Electrification Agency. Ààrẹ wá sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ibùdó àbí àwọn agbègbè tí kò sí iná ni wọ́n ṣe ibùdó yìí, bíi àwọn ọjà àtàwọn aráàlú, ilé ẹ̀kọ́ gíga yunifásitì àtàwọn ilé-ìwòsàn. Ibi tí ààrẹ ti ń sọ̀rọ̀ ní àyájọ́ ọjọ́ ètò ara wa, ìyẹn Democracy Day, ni ààrẹ ti sọ̀rọ̀ yìí. Tí ó sọ wípé èyí jẹ́ ọ̀kan lára ìwúlò ètò àwọn ara wa. Nínú ọ̀rọ̀ tó bá oníròyìn wa sọ látàrí ìṣẹ̀lẹ̀ yìí, ọ̀gbẹ́ni Mark Ọmọ sọ wípé èyí jẹ́ nǹkan ìwúrí àti ìtẹ̀síwájú lórílẹ̀-èdè yìí, àti wípé kí ìjọba tó bọ̀ tẹpẹlẹ mọ́ àti pèsè àwọn nǹkan amáyédẹrùn.

Ouais, c'est un hein, plutôt con. Àti pé kí ìjọba mójútó àwọn ibùdó iná wa tó máa ń dà lulẹ̀ ní gbogbo ìgbà kí àwọn èèyàn lè máa ṣègbádùn iná ní gbogbo àsìkò tó bá wù wọ́n. A ti rí gbọ́ pé àìsàn àrùn lásà ti gba ẹ̀mí èèyàn 15 ní ìpínlẹ̀ Edo. Nígbà tí ìjọba ìpínlẹ̀ Edo ti kéde àjàkálẹ̀ àrùn ní inú oṣù kejì ọdún tá a wà yìí, ni ẹni tí ó jẹ́ adarí kan ní ilé iṣẹ́ ètò ìlera ní ìpínlẹ̀ Edo, Dr. Jeffo Stevenson Ojeivo, ti sọ ọ̀rọ̀ yìí ní ìlú Benin nígbà tí wọ́n ń ṣe ìpàdé pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ nínú ètò ìlera ní ibẹ̀. Ni ó tún ti kéde wípé àwọn tí wọ́n fura sí tán ní àrùn yìí tó 183. Lẹ́yìn náà ni wọ́n wá jẹ́ kó di mímọ̀ wípé èyí tí wọ́n ti ṣèwádìí pé ó dájú ni 82 tí àwọn ènìyàn 15 sì ti jólóògbé. Ọlọ́run nìkan òun ni ó lè bá wa mú ètò làásìgbò ààbò tó mẹ́rin lórílẹ̀-èdè yìí dópin. Ẹni tí ó jẹ́ mínísà kékeré fún ètò ààbò lórílẹ̀-èdè yìí, Bello Mohammed Matawalle, òun ló sọ̀rọ̀ yìí nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ètò ìròyìn tí ilẹ̀ òkèrè BBC ní èdè Haúsá. Òun ni ó sọ wípé agán ní ọ̀rọ̀ ètò ààbò tí ó jẹ́ wípé gbogbo mùtúmùwà ló gbọ́dọ̀ pawọ́pọ̀ láti rẹ́yìn.

0: abụghị ụha ma ọ bụsịrị mere tọnatanadokere ihe ekeruwana ịsa benakolas redio ọnụ ebi otu ekeza ka dị karịa lobi ihe keke na ọbụsanobla na ọmashị gbo hụ gbendokere na ime tadokere ịsa dị amiri uzanala da osu tonya uzana ni kiri yomzu anu kwa reta edukere omila utanya mejo msega mengi nya ta edukere niya elena de egma ena tota ena unu ba eno si opa nyogba omaga ena tota elena bine bino egbe onu ba eno ze opa nyogba onu otamangi ebi jesplisi ojuni onu agura heka oto pẹ̀lú ẹ̀rọ̀nsìyà ọ̀nà pàánọ́ọ̀kì ọ̀nà ìmú ọ̀nà tààmú ẹ̀sà ní ọ̀tà míyàn àtọ́ tààlẹ̀ náà ẹ̀wọ̀n àtànà ìjẹ̀bẹ́ ni màchì ọ̀nà ọ̀rírì ẹni ìdẹ́rọ̀sọ̀nọ́bìlà pa ni màchì ẹ̀dẹ̀dẹ̀ máìkà ta ẹ̀rọ ẹ̀ẹ́zà ọ̀nà gbéra ni gé jésìkìsì ọ̀júlò ọ̀pánọ́bìdì ikọ̀ ẹ̀rọ ṣe ẹ̀rọ ní ọ̀pá náà ọ̀gbọ́dọ̀ jẹ́ kọ̀ọ̀tọ̀ pẹ̀lú ẹ̀rọ ṣe à ọ̀nà àpá náà ọ̀gbọ́dọ̀ àfikún ọ̀mọ́ yẹn tó tààlẹ̀ náà bẹ́ẹ̀bì ẹni ẹ̀bùsọ̀nùgbà rẹ̀ mọ̀ kéèk ẹ̀nà àtà ẹ̀dọ́kẹ̀rẹ̀ ẹ̀rì ẹ̀bẹ̀ ní pọ̀ náà ṣe ìgbẹ̀n lẹ́tà náà gbẹ̀n jí ẹ̀fíṣíàns yẹ jesus christ yẹ ọ̀gbọ́dọ̀ jẹ́ kọ̀ọ̀tọ̀ díẹ̀ ẹjẹ̀ ṣe ṣíkẹ́ ọ̀tọ̀ náà ẹ̀rọ̀tọ̀ then pẹ̀lú ọ̀nzẹ̀ à ọ̀nà àpàná yẹ̀wò ọ̀nà àjòkun ẹ̀gẹ́ ní ọ̀rẹ́ dẹ́jì ẹ̀bọ̀ ọjọ́ sọ̀nùgbà ẹ̀rẹ́ ọ̀rẹ́ ta ẹ̀rẹ́ ọ̀rẹ́ ta lókèrè bíi ẹ̀bì ẹ̀nà apostles rẹ̀ ta ẹ̀rì ọ̀nì ẹ̀rẹ́ ọ̀sọ̀nùgbà pa ní má ta ẹ̀yẹ̀ yé ní má rẹ̀ bí joy ọ̀nà ọ̀gọ́nọ́sísẹ́ náà bí ọ̀nì ìrẹ́ ọ̀sọ̀nùgbà pa ní. Bẹ́ẹ̀bì mọ́nyá ìjọ ẹlẹ́nà jésù kìí sì gèrè gbéra kẹ́kọ̀ọ́ tọ̀ àwọn pẹ́ẹ́rẹ́ ọ̀nzẹ̀ ọ̀nà pàdọ́ akíkun náà rẹ̀ kí ẹni lásìkò sí ni ẹ̀ bí ẹ̀wọ̀n ò kẹ́rẹ́ náà rẹ̀ lè bá ẹ̀kọ́ ẹ̀ pẹ̀lẹ́ náà lè bá ẹ̀kọ́ náà kìkì máa jọ pásọ̀wà ẹ̀yìn náà múnà tọ̀nà kẹ́ ẹ̀ náà yé jésù kristi ọ̀pá lọ́wìdì ọ̀nà ẹ̀ta ẹ̀ yé jésù kristi bá ẹ̀wọ́n kẹ́ ọ̀gbọ̀n náà jọ́sì náà kálọ̀ ẹ̀wọ́n lẹ́yìn náà ọ̀nà jọ́sì varíwọ̀ pààrọ̀ gbéra ọ̀rẹ́ náà ọ̀nà gbọ́dọ̀ yẹ̀ wọ́n kọ́ ẹ̀yìn kọ́ ẹ̀mú bọ́ lọ́yìn àjà lọ́yìn àlọ́ èmi ẹ̀kọ́ ìpà náà tó wáyé kún ẹ̀nì ẹ̀bùsọ̀nùgbà náà ẹ̀nì àgbọ̀ ìfànà àtàmáwọn ẹ̀nì máa ń lẹ́ ẹ̀nì ẹ̀nì olódìbò ní ẹ̀kan kẹ̀kẹ́ ẹ̀rọ yìí ká gbọ́ ẹ̀mí náà máa wọ̀n ká máa wọ́n lẹ́lu ẹ̀wọ̀n ẹ̀mí ebi ọni jésù kìí sàn ẹgbẹ ayé kẹtọ yẹ ọkọ ọnà ọdọ ọkàn ẹbí ẹkẹ ọtọ ẹbí jésù kìí sì ẹ jí ẹbùrù gbígbé náà wọn lágbọnà ẹgá mi ọni ùnà màrú gbígbé ọmọ ìyàyú ọrìwọ ọpági náà ahun náà sẹwọn àgbè ọyàyú bẹẹbi jésù kìí sì lọlẹ yìí ayélu náà kí ayẹni jésù kìí sì máa yú okú egbe ọjọ́ sì yọrù kú egbe ní rẹ̀ yú ọ̀yọ́ ẹ̀yẹ ní ọ̀nà àwọn ní ọ̀nà mọ́ ẹ̀gbá lọ́wọ́ rẹ̀ láti ẹgbọ́ ọ̀. àwọn sọ̀rọ̀ rẹ̀ gbèdè bá sẹ́nìkẹ́ ẹ̀ pé ẹ̀kẹ́ ẹ̀lẹ́ yú ọ̀gbẹ́ àkẹ́yẹ ní lọ́rẹ̀ mímọ̀ fún ọ̀yìnà ọ̀nà àìtẹ́ àìdókèrè bí òjèbè náà rẹ bí ebi peter náà rẹ gbọn ebi peter náà rẹ gbọn bí unu gba Yeah, uno no zi igbere le bi ono zi gbere si. Ebi. Ebe zayo na mere ojebe cho ni u ko na nya. Yeri o deni eni Hebrew. Re to de eni zibu re zo bu ma se le cho. Show ebi hadis. Ge just kisi o gbere gbere he ka oto. Any Greek, the mioi imiao reji bi obo sonubla. Ebeki Philippians. Ona etama uno banozi ziva ulono zibe. Ye ani Jesus Christina ogere kiwa nubla yekoto. You, but every woman who is my po, no tado kere pataki. Iwa zogbe mami. Eno jeni ebo sono blana. Eki kata mama ge anuna. Ika morebe no. Kono lebebe kono jai. Kono lebesi. Ano ya yuri wo. Opaki no. Mari rake oni omi amafana no Jesus Christ omani tare abopa e bivaja ono lemi bivyo ono lemi si Jesus Christ o gani braki ekoto o inarubu no lu no re mi amafana se waki ono deke mi biri akwe waki akia ono oni onono seman oni ekoto ni o ezi ko dumo a o ikialia. No, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, ora yo ara ta na won je no me o ino lo so no da ka reo ka dara nu ni eni e bo so no da ka ke ke yo no no ana ta nu won no da no ita na na o gbe ni mo se ni ka no ita o ha re mo se te ji yo ka ko re gbe ke Jesus Christ o ha pa do bi di ara ta na bu ta do kere bi Acts of the Apostles. Beka ojibi no gba no zigbe ya uno no zi e ba nyawo ogba bi o e anya ogba we won no ye Jesus Christ o gbe padọ widi ye e gba ko tai fanari eni e bo so no bla dere wa ka bo to e gere re tai e na lo ko we won re gbe o e ye.
1: My people, you know say health na wealth, but sometimes money fit make person fear hospital. Abi?
2: Make you no worry again, oh. The Edo State Health Insurance Commission don't bring better package. This state equity plan.
1: With this plan, government go pay for your health care. And now for people where they vulnerable, mama will not get income, papa where they also small, old people, poor pregnant women, disabled and picking them under 5 years. Good health, not before only those where get money. With Edo Eat, every Edo life matter.
2: To register for this state equity plan, you go need your national identification number when them they call NIN. Then make you call Edo Hig on 081-396-56397 so that them go direct you to the primary health center when near you pass and you will fit begin the access care sharp sharp.
3: Edo Hig, healthcare coverage for all.
4: This now message from Dr. Ailoyanibilu Healing Home. Dr. Ailoyanibilu, na the man will be say he get medicine for chest pain, poison, foot march, diabetes, movement of body system, stomach ulcer, low sperm count, gonorrhea, staph, epilepsy, waist pain, typhoid fever, rice penis, woman period, teeth pain, fibroid, and asthma. Yes, in Motuna, one man tell another, Dr. Ailoya Nebilo, if you get any of this problem, make you quick, make you call this number, 070-651-75840, or you call 081-590-60616. This message now from Dr. Ailoya Nebilo.

0: I'm Dr. Harold Richman. With deep respect and love, we say congratulations, Daddy and Mommy Agbanu.
1: Ààrẹ ṣe ibùdó yìí nígbà tí ó sì gbé oríyìn fún àjọ tí ó jẹ́ kí ọ̀rọ̀ náà ṣeéṣe, ìyẹn àjọ RIA, Rural Electrification Agency. Ààrẹ wa sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ibùdó àbí àwọn agbègbè tí kò sí iná ni wọ́n ṣe ibùdó yìí, bíi àwọn ọjà àtàwọn aráàlú, ilé ẹ̀kọ́ gíga yunifásitì àtàwọn ilé ìwòsàn. Ibi tí ààrẹ ti ń sọ̀rọ̀ ní àyájọ́ ọjọ́ ètò ara wa, ìyẹn Democracy Day, ni ààrẹ ti sọ̀rọ̀ yìí, tí ó sọ wípé èyí jẹ́ ọ̀kan lára ìwúlò ètò àwọn ara wa. Nínú ọ̀rọ̀ tó bá oníròyìn wa sọ látàrí ìṣẹ̀lẹ̀ yìí, Ọ̀gbẹ́ni Makomo sọ wípé èyí jẹ́ nǹkan ìwúrí àti ìtẹ̀síwájú lórílẹ̀.

ìjọba ìpínlẹ̀ Edo ti kéde àjàkálẹ̀ àrùn ní inú oṣù kejì ọdún tá a wà yìí. Ní ẹni tí ó jẹ́ adarí kan ní ilé iṣẹ́ ètò ìlera ní ìpínlẹ̀ Edo, Dr. Jeffo Stevenson Ojevo, ti sọ ọ̀rọ̀ yìí ní ìlú Benin nígbà tí wọ́n ń ṣe ìpàdé pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ nínú ètò ìlera ní ibẹ̀. Ni ó tún ti kéde wípé àwọn tí wọ́n fura sí tán ní àrùn yìí tó 1,100,000 ó lé 63 lẹ́yìn náà ni wọ́n wá jẹ́ kó di mímọ̀ wípé èyí tí wọ́n ti ṣèwádìí pé ó dájú ni 82 tí àwọn ènìyàn 15 sì ti jólóògbé. Ọlọ́run nìkan òun ni ó lè bá wa mú.

0: agán ní ọ̀rọ̀ ètò ààbò tí ó jẹ́ wípé gbogbo ohun tó mú wà ló gbọ́dọ̀ pawọ́pọ̀ láti rẹ́yìn rẹ̀ torí pé a kò lè fi dá àwọn ológun nìkan. Ẹ̀wẹ̀, ìjọba ìpínlẹ̀ Katsina ti kéde ikú ajagunfẹ̀yìntì Major General Arabe Abubakar lẹ́yìn tí ó kú sí kóló àwọn ajínigbé. Wọ́n kéde ọ̀rọ̀ yìí ní ọjọ́ Àbámẹ́ta látẹnu ẹni tó jẹ́ kọmíṣánná fún ètò ààbò ní ìpínlẹ̀ náà, ìyẹn Nasiru Muazu. Òun ló sọ̀rọ̀ yìí fún àwọn oníròyìn. Ṣùgbọ́n wọ́n jẹ́ ká mọ̀ wípé ẹni tó dolóògbé yìí ti ní àrùn ìfúnpá gíga àti diabetes tẹ́lẹ̀tẹ́lẹ̀. Kí Ọlọ́run kó forí jin èèyàn rẹ̀. Èyí ni a ó fi ṣe àṣekágbárò yìí tòní.
1: All right, ladies and gentlemen, my name is MC Alamon, also known as Enjoyment Landlord. I'm speaking right now. Always listen to Sports Daily on Esan Banacola Radio. Make sure

Èyí ni ilé-iṣẹ́ Ishaba Inakula Radio, èyí tó kalẹ̀ sí ìlú Nromi. Ìròyìn ló dé sétí ìgbọ́ yín látẹnu ọ̀gbẹ́ni Bọ́lágadé Fúlàbí. Ṣáájú, ẹ̀jẹ̀ ká gbọ́ àkókò ìròyìn náà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sí aṣọ lójú ibùdó tí wọn yóò ti máa pèsè iná. Ní èyí tí ó wà ní ìpínlẹ̀ Kogi, àrùn Lassa ti gba ẹ̀mí ènìyàn 15 ní ìpínlẹ̀ Edo. Ọlọ́run nìkan òun ó lè jẹ́ kí ìṣòro ètò ààbò tó wà lórílẹ̀-èdè Nàìjíríà kó dópin. Màtàwálì ló sọ bẹ́ẹ̀. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́.

ó sì gbé oríyìn fún àjọ tí ó jẹ́ kí ọ̀rọ̀ náà ṣeéṣe, ìyẹn àjọ RIA, Rural Electrification Agency. Ààrẹ wa sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbòdo àbí àwọn agbègbè tí kò sí iná ni wọ́n ṣe

0: mẹ́ẹ̀ẹ́dógún ní ìpínlẹ̀ Edo. Nígbàtí ìjọba ìpínlẹ̀ Edo ti kéde àjàkálẹ̀ àrùn ní inú oṣù kejì ọdún tá a wà yìí, ni ẹni tí ó jẹ́ adarí kan ní ilé iṣẹ́ ètò ìlera ní ìpínlẹ̀ Edo, Dr. Jeffo Stevenson Ojevo, ti sọ ọ̀rọ̀ yìí ní ìlú Benin nígbàtí wọ́n ń ṣe ìpàdé pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ nínú ètò ìlera ní ibẹ̀. Ni ó tún ti kéde wípé àwọn tí wọ́n fura sí tán ní àrùn yìí tó 1,100,163. Lẹ́yìn náà ni ó wá jẹ́ kó di mímọ̀ wípé èyí tí wọ́n ti ṣèwádìí pé ó dájú ni 82% tí àwọn ènìyàn 15 sí ti jólóògbé. Ọlọ́run nìkan òun ni ó lè bá wa mú ètò làásìgbò ààbò tó mẹ́rin lórílẹ̀-èdè yìí dópin. Ẹni tí ó jẹ́ mínísà kékeré fún.
1: But never forget the motherland, Alaibo.

ọ̀rọ̀ mẹ́mì jí mi àgbékò ọ̀ mẹ́ta jà so èmi náà jára oyè èmi náà gbá yeye òbísàn so àwọn tí ìwé àti gọọmẹntì ń rẹpẹ gọọmẹntì fẹ ká mẹkẹ ọwọn àrí ayé ọwọ kíkùn ọwọ kíkùn ọyọ ọwọ yẹ bí nàìjíríà ọmọ náà sẹyìn nínú ọnù làjọ sí vote náà dàsà bọ sí dání jọra náà kí jẹ ra náà kí rú lọ rẹ tó wẹ àrí àyà wọ tó bẹrẹ àmì náà sí àwẹ ká jẹ ọkùnrin tẹmẹ gọọmẹntì wọ gọọmẹntì ń yá gọọmẹntì ní ẹyẹ wá náà sẹ gọọmẹntì jẹ yẹ yẹ nu wẹnyẹ so wẹ àtẹgbẹrún bọ bí kúrẹ kẹ gọta ní gọta dáa vọ ọkì vọ akínyẹ wẹ àmì ìjúwẹ náà lọwọ kíta sí gọta rẹ afárí ọdálọ wá náà sẹ ọyọ rẹ àlùwẹ wọn tó gbẹ sọ so onírúurú náà má ẹ má gbẹrẹ náà nyàlẹ ẹwọ so èyẹ tó gbé miẹ ewì ẹsì ní sọ ń bla rẹ blẹ sọrọ àná mẹrọ náà rẹ àlùwẹ ẹsì kìí tó gbé àárẹ à ẹdínní gọọmẹntì wẹ tí ó òkú àárẹ gọọmẹntì àdọlù ọ ìwà kí lù ọ èyẹ gọọmẹntì yẹn òkú ẹ láti nà ikọ̀ náà rọ̀pẹ̀ náà jẹ́ẹ̀tì àmì mìátámì president ìwọ́díkà ní abuja rọrùn mais arrête bien Erike gogo mata ni try me so arrête bien ebo we fi o government ti park do lo government tag do o we da e ki nero plane jet ya asha o we na ka no to baka baka baka moto we wa de o asi bon moto era last o ki go wa do no ko me bo bi olowo nu we ye to bo ka mu ni ku ko ke gota anu lo go ki de wo le mi we mu ku fe ke gota ni onu ke mu fi onu ze amu fi ke ti ko igbo mo si na igbo mo si ni onu ke yo igbo mo si ele kwa kwa si poche bomosi bomosi ya koko gbe okay bombo so omo jo se okay block lo ka to kwa wo so even no jaro even no na mie o agba we da le ri no sero we

0: asị ka anyị bute kanụ wee mmanụ onye na-eme n'obodo nke anyị nọ n'ime bụ obodo Naịjirịa. Sọsọ Chukwu bụ onye ga-azọpụta Naịjirịa n'aka ndị ndụ. Onye na-ekwu okwu a bụ onye isi ndị nzọpụta na onye isi ndị nlekọta anya n'aka bụ onye bụ Bello Muhammad Matawalle. O kwugo okwu sị, "Narị Chukwu kelele ụwa na enigwe bụ onye ga-azọpụta Naịjirịa n'aka ndị ndụ na n'aka ndị mmebisi obodo." Nke ọzọ bụ ọya nke a na-akpọ Lassa Fever igbugo mmadụ 150 na obodo nke a na-akpọ Edo State. Nke ọzọ bụkwa onyeisi ọchịchị obodo a n'aka ebe onye akpọ Bola Ahmed Tinubu ikwugo okwu sị na o duzigo onye ọbụla gbasa ọkụ na obodo nke bụ Kogi State. Onye na-ekwu okwu a bụ onye na-ekwutechi ọnụ onye ọchịchị n'aka bụ Mr. Mark Ọmọ. O kwuru okwu n'ụbọchị nke Saturday si na onye ọbụla gbasa ọkụ na obodo nke bụ Kogi State, mana ụlọ ọgwụ, mana ụlọ akwụkwọ nke bụ mahadum, mana ebe a na-ele ahịa, mana ime obodo, si na o dozigo onye ọbụla bụ ọkụ na obodo nke bụ Kogi State. Udo dịrị na ndị Igbo. Afa mbụ anya mmiri Good News Ugochukwu. Nneche so na ana m ekwu si n'obodo ọbụla ndị Igbo na-adịrị ọnịa, mana amara si na ahịa ada azụ n'obodo ahụ ndị Igbo nụbụ agaba. Udo dịrịnụ. Ọya dịrịnụ mma n'ụtụtụ, dịrịnụ mma n'ehihie, dịrịkwanụ mma n'abalị. Ya gazie nke ọfụma. Nneche so na anya anụ a bụ full radio station anyị nke a na-akpọ Isan Binoculars. Ya gazierenụ. Udo Udo dịrịnụ.
1: Odede wò yìí o, ẹ sì kún un gbogbo bí ojú ọjọ́ ṣe rí níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni iléeṣẹ́ Isan Binoculars Radio, èyí tó kalẹ̀ sí ìlú Nromi. Ìròyìn ló dé sétí ìgbọ́ yín látẹnu ọ̀gbẹ́ni Bọ́lágadé Olàbí. Ṣáájú, ẹ̀jẹ̀ ká gbọ́ àkókò ìròyìn náà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sí aṣọ lójú ibùdó tí wọn yóò ti máa pèsè iná ní èyí tí ó wà ní ìpínlẹ̀ Kogi. Àrùn Lassa ti gba ẹ̀mí ènìyàn 15 ní ìpínlẹ̀ Edo. Ọlọ́run nìkan òun ni ó lè jẹ́ kí ìṣòro ètò ààbò tó wà lórílẹ̀-èdè Nàìjíríà kó dópin. Matawalle ló sọ bẹ́ẹ̀. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà sí aṣọ lójú ibùdó èyí tí yóò máa mú iná wá, èyí tí agbára rẹ̀ tó 20 megawatt ní ìlú Kogi. Ààrẹ sí ibùdó yìí nígbà tí ó sì gbé oríyìn fún àjọ tí ó jẹ́ kí ọ̀rọ̀ náà ṣeéṣe, ìyẹn àjọ RIA, Rural Electrification Agency. Ààrẹ wa sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ibùdó àbí àwọn agbègbè tí kò sí iná ni wọ́n ṣe ibùdó yìí, bíi àwọn ọjà àtàwọn aráàlú, ilé ẹ̀kọ́ gíga, yunifásitì àtàwọn ilé ìwòsàn.
2: Collect the world's wild west.

0: utter. The good, the bad, and the malicious. Propaganda and marketing noise fill every space. It's harder than ever to tell fact from fiction, truth from trend, and news from noise. But not anymore.
1: Ọ̀rọ̀ tó bá oníròyìn wá sọ látàrí ìṣẹ̀lẹ̀ yìí. Ọ̀gbẹ́ni Makomo sọ wípé èyí jẹ́ nǹkan ìwúrí àti ìtẹ̀síwájú lórílẹ̀-èdè yìí àti wípé kí ìjọba tó bọ̀ tẹpẹlẹ mọ́ àti pèsè àwọn nǹkan amáyédẹrùn báyìí sí àwọn agbègbè tó kù. Àti pé kí ìjọba mójútó àwọn ibùdó iná wa tó máa ń dà lulẹ̀ ní gbogbo ìgbà kí àwọn èèyàn lè máa tẹ̀gbádùn iná ní gbogbo àsìkò tó bá wù wọ́n. A ti rí gbọ́ pé àìsàn àrùn lásà ti gba ẹ̀mí èèyàn 15 ní ìpínlẹ̀ Edo. Nígbà tí ìjọba ìpínlẹ̀ Edo ti kéde àjàkálẹ̀ àrùn ní inú oṣù kejì ọdún tá a wà yìí, ni ẹni tí ó jẹ́ adarí kan ní ilé iṣẹ́ ètò ìlera ní ìpínlẹ̀ Edo, Dr. Jeff Osi.

ebore igbe na ọlagbona ịghami ọnụuna mara igbe ọnụ ya yi ọriwọ ọkpagịrị ahụ nọsịwagị ọyayu bebi jeskisi n'ọlọyi ayiri nọkaani jeskisi ma yu okwu egbe ọjọsi yọrụkwu egbe ni rẹ yu ọyụ ege nye ọnụ ahụ nọ na mmụọ àwọn sọ máa rẹgbẹ́dẹ̀ bá sẹ́ni kẹ́ ẹ̀ pé ẹkẹ́ eléyìí o ọ̀gbẹ́ àhẹ́ ní lọ́rẹ̀ mímọ̀ fún ọ̀ìná ọ̀nà àìtẹ́ àìdókèrè bí òjèbé ọ̀rẹ́ bí ébì pítà náà rẹ̀ gbọ̀n ébè kí pítà náà rẹ̀ gbọ̀n bí iná gba ẹ̀yà iná ọ̀nà sí gbèbèlè bí ọ̀nà sí gbèbè sí ébì ébè zẹ́yìn náà mẹ́rin òjèbè tí ò ní orúkọ náà níà kí ébì ó dá.

Nigeria utọ wọn lókun náà sẹ́wọ́n náà ayọ́ ìgbé ayẹ fúré èmi náà rẹ̀ tó sì wá ní wá bẹ́ nínú hàn yóò lọ́kùnrin àti èmi náà ló fẹ́ mú ìwò hàn ní tí a lè rẹ̀ wọ́n rẹ̀ gbé tán ìrọ̀ rẹ̀ àṣọ náà fọ́ lé ní ọ̀sẹ̀ sí ọ̀dà tàbí ọ̀tá nù sẹ́rọ̀ ẹnìgbà wọn lè rìwọ̀ sẹ́lẹ̀ ní márùn-ún wọn lè rìwọ̀ ẹlẹ́mìí àjọ rẹ̀ sí ọ sẹ́lẹ̀ dobisko ara iwa ebe adịghị nọ narelu ya yere ni makere nye egbe nọsewa ebe nọsero ebe nọ na mmeri ga-enye minista of intero olubomi tuji ojo egenụrị ata kpedenụzi na-erewụha iwa ebe ọdata ga ebe nọsero ebe nọ nadalu amde ebalu ọalụ ekenụdayeta ga ọrasụ nọkasị ụtọ manụkụ nọsewa na-achọghị President Muhammadu Buhari no kishin yebo na wea. Ge oita ege yebo no sema. Yade no sero. Bede no zikbe vavi. Uki no ziha ubube. O akada realu yade ma kinyan igbe no sema. Ge ebe no sero. Ebe no na mie. Amada lufade ere nege ni adi yelu oye. Wanu ki na ye nanya. Eke ni. Ebe no na mie genya. Akalwoke ọda yete tae nare mi ebo no sema kiche ebo no kugbe oche ebo no alujo o talo wazi andalu ewe no jaro. Nanda anya egbe no sa ori akta bori egbe no sa ori asha. Ekyo eni ni no gbo bitu no sema da ni ora so ta na choye Mr. Thanatos Vasilounos. Thanatos Vasilounos da tae ge

0: ọkụ na obodo nke bụ Kogi steeti, mana ụlọ ọgwụ, mana ụlọ akwụkwọ nke bụ mahadum, mana ebe a na-ere ahịa, mana ime obodo sị na o dozighi onye ọbụla bụ ọkụ na obodo nke bụ Kogi steeti. Udo dịrịnụ ndị Igbo. Afa mbụ anya mmiri Good News Ugwuchukwu. Nneche sị na a na m ekwu sị na obodo ọbụla ndị Igbo na-adịrị ọnịa, mara amara sị na ahịa dị azụ n'obodo ahụ ndị Igbo nụbụ agaba. Udo dịrịnụ. Ọya dịrịnụ mmanụ ọtụtụ, dịrịnụ mmanụ ehihie, dịrịkwanụ mmanụ abalị. Ya gazie nke ọfụma. Nne chezọrọ na anya anụ a bụ full radio station anyị nke a na-akpọ Isan Binoculars. Ya gazierenụ. Udo dịrịnụ.
1: Ndede wòye o, ẹsì kú gbogbo bí ojú ọjọ́ ṣe rí níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni ilé-iṣẹ́ Isan Binoculars Radio, èyí tó kalẹ̀ sí ìlú Rúrọmi. Ìròyìn ló dẹ́sẹ́ tí ìgbọ́ yín látẹnu ọ̀gbẹ́ni Bọ́lágadé Olàbí. Ṣáájú, ìjẹ́ ká gbọ́ àkókò ìròyìn náà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sí aṣọ lójú ibùdó tí wọn yóò ti máa pèsè iná ní èyí tí ó wà ní ìpínlẹ̀ Kogi. Àrùn Lassa ti gba ẹ̀mí ènìyàn 15 ní ìpínlẹ̀ Edo. Ọlọ́run nìkan òun ni ó lè jẹ́ kí ìṣòro ètò ààbò tó wà lórílẹ̀-èdè Nàìjíríà kó dópin. Màtàwálì ló sọ bẹ́ẹ̀. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà sí aṣọ lójú ibùdó èyí tí yóò máa mú iná wá. Èyí tí agbára rẹ̀ tó 20 megawatt ní ìlú Kogi. Ààrẹ sí ibùdó yìí nígbà tí ó sì gbé oríyìn fún àjọ tí ó jẹ́ kí ọ̀rọ̀ náà ṣeéṣe.

ọjà àtàwọn aráàlú, ilé ẹ̀kọ́ gíga yunifásitì àtàwọn ilé ìwòsàn. Ibi tí ààrẹ ti ń sọ̀rọ̀ ní àyájọ́ ọjọ́ ètò ara wa, ìyẹn Democracy Day, ni ààrẹ ti sọ̀rọ̀ yìí, tí ó sọ wípé èyí jẹ́ ọ̀kan lára ìwúlò ètò àwọn ara wa. Nínú ọ̀rọ̀ tó bá oníròyìn wa sọ látàrí ìṣẹ̀lẹ̀ yìí, Ọ̀gbẹ́ni Mark Omoh sọ wípé èyí jẹ́ nǹkan ìwúrí àti ìtẹ̀síwájú lórílẹ̀-èdè yìí, àti wípé kí ìjọba tó bọ̀ tẹpẹlẹ mọ́ àti pèsè àwọn nǹkan amáyédẹrùn báyìí sí àwọn agbègbè tó kù. Àti pé kí ìjọba mójútó àwọn ibùdó iná wa tó máa ń dà lulẹ̀ ní gbogbo ìgbà, kí àwọn èèyàn lè máa tẹ̀gbádùn iná ní gbogbo àsìkò tó bá wù wọ́n. Àti rí gbọ́ pé àìsàn àrùn lásà ti gba ẹ̀mí èèyàn 15 ní ìpínlẹ̀ Edo, nígbà tí ìjọba ìpínlẹ̀ Edo ti kéde àjàkálẹ̀.

àwọn tí wọ́n fura sí tán ní àrùn yìí tó ẹgbẹ̀rún kan ọgọ́rùn kan ó lé mẹ́tàlé ní ọgọ́ta. Lẹ́yìn náà ni ó wá jẹ́ kó di mímọ̀ wípé èyí tí wọ́n ti ṣèwádìí pé ó dájú ni 82 tí àwọn ènìyàn 15 sì ti jólópin. Ọlọ́run nìkan òun ni ó lè bá wa mú ètò làásìgbò ààbò tó mẹ́rin lórílẹ̀-èdè yìí dópin. Ẹni tí ó jẹ́ mínísítà kékeré fún ètò ààbò lórílẹ̀-èdè yìí, Bello Muhammad Matawalé, òun ló sọ̀rọ̀ yìí nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ètò ìròyìn ti ilẹ̀ òkèrè BBC ní èdè Haúsá. Òun ni ó sọ wípé agán ní ọ̀rọ̀ ètò ààbò tí ó jẹ́ wípé gbogbo mùtúmùwà ló gbọ́dọ̀ pawọ́pọ̀ láti rẹ́yìn rẹ̀, torí pé a kò lè fi dá àwọn ológun nìkan.

0: and no dis and no peace. We are one people, one destiny. Join us, the Igbo Community Network. We are all.
1: Ndị alụ ya de ma kinya egbe no sema ge ebe no sero ebe no na mie amara alụ vadere na ge ni adiye luoye wonu ki na ye na nya eke ni ebe no na mie ge nya akalu oke oda ye teta na re mie ebe no sema ke chebu no kugbe o chebu no alụ jo uta lo ze ndalu ebe no jaro anda anya egbe no sori aksa bori egbe no sori rashan eke ni ni no gbo bitu no sawa da ni ora so ta na cho Mr. Thanatos Vasilonos Athanatos Vasilos da ta ge ebe na o se na da lu gbete no jere o na da ri fe o to ai we bi ge ebe no na mi ge na ora so na cho chief MK Abiola Kata ege so be no alu iwowo ọ̀dá táyégé ẹwọ́n náà sẹ́wọ́n èmì gan tó a égbè wá fúrò ẹwọ́n náà sẹ́wọ́n gé ọ́tá ni ìgbà ní táyégé ní ọ́sẹ́ ẹwọ́n sùn ní èmì gan tó a égbè wá fúrò ayémi bọ́ọ̀sẹ̀ yìí ẹwọ́n náà yìí yúrò yìí ó gbé àná náà ọ̀tá náà tó yìí Athanatos Vasilios ìrọ̀rẹ́ta yìí ọ̀tá náà sẹ́rọ̀ ọ̀nà sí

0: na obodo nke bụ Kogi steeti, mana ụlọ ọgwụ, mana ụlọ akwụkwọ nke bụ mahadum, mana ebe a na-ere ahịa, mana ime obodo sị na o dozighi onye ọbụla bụ ọkụ na obodo nke bụ Kogi steeti. Udo dịrịnụ ndị Igbo. Afa m bụ Anyamili Good News Ugwuchukwu. Nne Chesona, a na m ekwu sị na obodo ọbụla ndị Igbo na-adịrị ọnya, mara amara sị na ahịa dị azụ n'obodo ahụ ndị Igbo nnubu agaba. Udo dịrịnụ, ọya dịrịnụ mma n'ụtụtụ, dịrịnụ mma n'ehihie, dịrịkwanụ mma n'abalị, ya gazie nke ọfụma. Nne Chesona, na anya anụ a bụ full radio station anyị nke a na-akpọ Isamba Nukulas, ya gazierenụ. Udo dịrịnụ. Udo drenu.
1: Dede wo yi o, e si kun gbogbo bi oju ojo se ri ni bi gbogbo ti e tin gbo wa. Eyi ni ile ise Isamba Nukulas Radio. Eyi to kale si ilu Uromi. Iroyin lo dese ti gbo yin latenu Ogbeni Bolagade Olabi. Saaju, e je ka gbo akoko nu iroyin naa. Are Bola Ahmed Tinubu ti sí aṣọ lójú ibùdó tí wọn yóò ti máa pèsè iná ní èyí tí ó wà ní ìpínlẹ̀ Kogi. Àrùn Lassa ti gba ẹ̀mí ènìyàn 15 ní ìpínlẹ̀ Edo. Ọlọ́run nìkan òun ni ó lè jẹ́ kí ìṣòro ètò ààbò tó wà lórílẹ̀-èdè Nàìjíríà kó dópin. Màtàwálì ló sọ bẹ́ẹ̀. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà sí aṣọ lójú ibùdó èyí tí yóò máa mú iná wá. Èyí tí agbára rẹ̀ tó 20 megawatts ní ìlú Kogi. Ààrẹ sí ibùdó yìí nígbà tí ó sì gbé oríyìn fún àjọ tí ó jẹ́ kí ọ̀rọ̀ náà ṣeé ṣe, ìyẹn àjọ RIA, Rural Electrification Agency.

ètò ara wa ìyẹn democracy day ni ààrẹ ti sọ̀rọ̀ yìí tí ó sọ wípé èyí jẹ́ ọ̀kan lára ìwúlò ètò àwọn ara wa. Nínú ọ̀rọ̀ tó bá oníròyìn wa sọ látàrí ìṣẹ̀lẹ̀ yìí, Ọ̀gbẹ́ni Makomo sọ wípé èyí jẹ́ nǹkan ìwúrí àti ìtẹ̀síwájú lórílẹ̀-èdè yìí àti wípé kí ìjọba

0: idari adudu naremu ebedagbare de rosha vi idafe ibo rewu nigeri uwa nira lui ezamu keke idalu ori ijerebe jabo ni agba utova na da chenyage ona le republic nation bori owo folashade oyitonari eduzanano ne ọdá chẹnyáhe ọní ebe nìgbẹ́lá ìdáyẹ gbọ́n rí ó tọ́ abuja rí wúwá ibé kẹ́ẹ̀kẹ́ rí agbá ọ̀tọ́wà rèéjà ìwòkàmọ́ ọ̀nà ìmí màsẹ́mí ni dágbàrẹ́ rí ẹ̀sán by nicholas radio mẹ́ẹ̀dà fàwọ̀sà búrúmọ́rẹ́ kàwọn ẹ̀họ́ ọnú zanana dẹ́tù ìjìnwá.
1: Ndewo nu ndị ọma na-ege ntị. Oge a bụ oge akụkọ ụwa n'ụlọ ọnụ mgbasa ozi anyị bụ ESAM Binoculars Radio Uromi. Onye ji akụkọ ọkụ ụbọchị keta bụ Nwada Chizaram. Tupu malite akụkọ ụwa ka ọha n'uju gara ọkpụrụkpụ okwu ndị a wọrọ anyị isi akụkọ. Ndị Katọlik agbaala ume ka ha gosipụta obi ebere Kraịst n'ebe ndị ọzọ nọ. Abụnyere mgbe so n'ụlọ ọrụ ọhụrụ kwupụta itinye

Ní àrà ọ̀tún ní ìlú Benin, ìjọba àpapọ̀ ti ṣe àṣeyege lórí ìdánwò àṣewọlé sí ilé ìwé girama àti ilé ìwé oníṣẹ́ ọwọ́ ti ọdún 2026 látàrí ìgbékalẹ̀ ibùdó ìmọ̀ ẹ̀rọ àti kọ̀m̀pútà tí wọ́n fi gbé ìdánwò náà kalẹ̀. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gẹ́gẹ́ bí gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi káàkiri gbogbo àgbáyé ti ṣe ìjọsìn wọn káàkiri ibi gbogbo tí wọ́n ti ń ṣe, bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ rí bákan náà ní ìlú Yúrómì nígbà tí

Ìjọba àpapọ̀ ti kéde wípé àwọn ṣe àṣeyọrí lórí àti fi ẹ̀rọ kọ̀m̀pútà ṣe ìdánwò sí ilé ẹ̀wẹ̀ gíga girama àti ti ilé iṣẹ́ ilé ìwé ẹ̀kọ́ṣẹ́.